0: Eagle 7 Sport Radio 103.7 FM， 小罗迷完演一百，你把所有肉都把演一多，哎，都足够你努力演一 ，Zion。Zion Lugino
1: Feeling lost, feel them on the
0: Tenny Apata.
1: So many people judge me.
0: Oh, what? You're Lamide Badu Tenny Lunuri.
1: Zion is there.
0: Oh, feature Lamide Nunuri.
1: But when I'm
0: only Fanny,
1: the holiday.
0: I want lyrics in Nori. Oh,
1: yeah,
0: I want lyrics to need some
1: more.
0: You do feel only one in one bar?
1: I hope you know.
0: ṣé àwọn orin tó ń gbọ́ yìí ṣó báyìí lànà èróngbà rẹ tó bá lọ sorry late mọ́ ohun tó ń là kọjá sorry late mọ́ ohun tó ti là kọjá sẹ́yìn àgbà wá búra bí ìwé òṣè rí lótìtọ́ àwọn èèyàn á bú ẹ àwọn èèyàn á jọ ọ̀jẹ nítorí o ti sọnù sínú ìrìn àjò ìfẹ́ṣùgbọ́n ìwà máa dá wọn lóhùn pẹ̀lú ìwà ó ṣe é ṣe kó má sọ̀rọ̀ I don't care Zion is very far away ṣùgbọ́n ní tóun bá wà pẹ̀lú olólùfẹ́ òun ó dàbí holiday
1: tí
0: wọ́n bá wà pẹ̀lú olólùfẹ́ rẹ̀ báwo ló ṣe máa fìyẹ mo máa ń sọ nǹkan kan fáwọn èèyàn tí mo máa ń láǹfààní láti bá sọ̀rọ̀ tó bá ń bá èèyàn kan sọ̀rọ̀tí àyà rẹ bá ń mì àbí tó bá ń tó ń ṣe gbìgbìgbì tó bá dàbí pé ìbẹ̀rù ń wá ò fi ìfúrú pẹ̀lú ẹni yìí ṣọ́ra fúrúfẹ́ ẹni bẹ́ẹ̀ ẹni tó bá ti lè ṣe ààbò fún ẹ ẹni tí kò bá lè jẹ́ ààbò fún ẹ nígbà tó bá wà pẹ̀lú ẹ ṣọ́ra fúrúfẹ́ ẹni bẹ́ẹ̀kò dídán náà kò sọ wípé I hope you know.
1: Tó
0: bá sọ fine.
1: I hope you know.
0: Ó ń sọ fún láti jẹ́ kó mọ̀.
1: Only you.
0: Ní pé ohun tó ní lọ́kàn, ohun tó ń là kọjá nítorí ọ̀rọ̀ ìfẹ́ yẹn ni. Ó ní olólùfẹ́ mi. Tó mọ̀ pé ìwọ làyàn fẹ́ mi. Ṣe ìlérí fún mi. Ẹ gbọ́ ọ̀rọ̀ Adékúnlé Gold àti Simi tí mo mú wálẹ̀ kan. Promise, no forget.Ìrìn àjò náà ni wọ́n fẹ́ gùn lé tó fi ń sọ wípé kó ṣe ìlérí fún wọn. Ó kọ̀ yàrá síbẹ̀ ni. Ẹ̀jẹ̀ mú ilé wá. Ó ní tóun ò bá lówó òun máa wà ń bẹ̀. Tóun yàn bá sí gan òun á pe sátíra mọ́ ni wípé dákun wá bá wa dá sí ọ̀rọ̀ ìrìn àjò ìfẹ́ yìí. Jẹ́ kí inú olólùfẹ́ mi dùn kí ló kù tí kò tí ní láti jẹ́ kí ìrìn àjò ìfẹ́ yìí kó dùn.
1: Oh,
0: yeah, me photo. The way you love me so. Even they call me Bozo. I gallant for you, me on this shoujo.

orin kan náà sóre tó jẹ́ pé àwọn lyrics inú ẹ̀ àwọn ọ̀rọ̀ inú ẹ̀ náà kò ṣe kó dáa lọ. Ṣùgbọ́n olólùfẹ́ mi yóò jọ̀wọ́ dákúnyè máa.

mẹ́rin ikọ̀ imagine ohun tó lè máa ṣẹlẹ̀ nígbà tí orin yìí jáde ẹkọ̀ picture rẹ̀ ohun tó lè fa irúfẹ́ orin yìí ẹgbọ́n next lyrics yẹn.

0: olólùfẹ́ o.
1: Máa fún ẹ.
0: Tó bá jọ owó ló fẹ́, máa fún ẹ.
1: Ó
0: ṣe aṣọ ló fẹ́.
1: Olólùfẹ́ o, máa ra aṣọ fún ẹ.
0: Ara.
1: Ó
0: jẹ́ ọmọ ló fẹ́, mi ò lè ṣe léyìí ṣùgbọ́n. Irú orin wo ló ń gbọ́? Irú orin ìfẹ́ wo ni wọ́n ń gbọ́? Àwọn orin lágbára púpọ̀ púpọ̀. Gbogbo àwọn apá bíi wọ́n tún fún yín kẹ́bi digest dáadáa ni.

Eagle 7 Sport Radio 103.7 FM. Lórí pápá ìfẹ́ lẹ́tọ̀. Ètò ni lórí pápá ìfẹ́ nìkan yìí. Eagle 7 Sport Radio pẹ̀lú èmi ọmọ yìí olólùfẹ́ yín Samuel. Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé fẹ́lẹ́ ni gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ó sọ̀rọ̀ Rick Azani ní ẹ̀kan. Ó sọ pé Thunder fire you. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú ìrìn àjò ìfẹ́. Tí èèyàn kan máa sọ pé Thunder fire you, ara sán. Sí ẹ, àbí ara sán sánmà o. Nínú ìrìn àjò ìfẹ́, kí ló ṣe? Ẹ tẹ́tí gbọ́ eléyìí dáadáa.

to the lake, Eji. Mo lies. And you cheated on me. Mo cheat. On the fire, you never did deserve me. You know go better for. Ologbon loro mi leye la le oni. And into back on. For all relate, dada. On the fire, you for when you cheated on me. Thunder. Ohun tó máa fà á tẹ́ fi máa sọ̀rọ̀ dì síra yín nínú ìrìn àjò ìfẹ́ yín kò ní ṣẹlẹ̀ o. Tọ́yà àtáyà ọkọ̀ ìfẹ́ yín kò ní yọ lórí eré o. Ẹ bá bi Ricky Hazan àrùn sọ. Ó tún mú àwọn ọ̀rẹ́ ẹ̀. Ẹ wo, ẹ jẹ́ kí n máa lọ fún ta lé òní.